sù tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa mo dúpẹ tèmi gbogbo ẹyin ọmọ ọlọrun kígbe pé mo dúpẹ tèmi ọlọrun kì í kó àdúrà pẹ o gbogbo àwa tá à ń dúpẹ ní òní ọjọ karùnún àwẹ wá di number 5 lónìí a sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga gbogbo ìyẹn ní jésù ò mà ṣe ògo ni fún ọ jésù ẹ wá kúnlẹ sókè mọmí àti dádì ẹ kúnlẹ sókè ẹ jẹ ń gbàdúà kejì fún yèmí màá gbà àdúà kejì tí ọlọrun kì í kọ ni àdúà fún ìdáríjì ẹṣẹ àmì ìmọ bí ẹṣẹ mi àti ẹṣẹ pọ tó bàbá oní bí ìwọ bá ń sàmì ẹṣẹ kò sí ẹnìkan tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ káwa ó lè bá máa bẹ̀rù ẹ àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹṣẹ nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday jọ dárí ẹṣẹ wa jìwà ìwọlẹ̀ lẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe ọlọ́run dáríjì in the name of Jesus Christ mọ́mí àti dádì ẹ̀ṣẹ̀ rẹ lọ sí òkun ìgbàgbé ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀ ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúà ń bí ó lóun gbọ́ láti ọ̀run ó lóun gbọ́ àdúà wa ó lóun sì dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ó lóun sì wo ilẹ̀ wa sàn ẹ̀ṣẹ̀ tó taari àìsàn tó taari wàhálà sínú ayé wa ọlọ́run dáríjì wa ìwọ ni dáríjì wà lọ́wọ́ rẹ káwa ó lè bá a máa bẹ̀rù ẹ ó ṣètòrí pé o ti gbọ́ in Jesus name ẹ dìde kí n gbàdúrà kẹta fún yín ẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú òní ni 5 àdúà kẹta tí ọlọ́run kì í kọ̀ ni àdúà fún àánú gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ yìí mi ò mọ̀lú tó wà tó ti ń gbọ́ program yìí ntọ́ bá mú ọ ka ẹsẹ̀ márùn-ún síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún a kà ọ mọ́ wọn in the name of Jesus Christ àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú ó lòun sì rántí àánú lórí ìwà àtọmọ kí lè ò tó sú lónìí kí ọlọ́run kọ́ rántí àánú kó sí ọ láàánú kó sí ọ lóore in the name of Jesus Christ ẹ̀kẹ́ ní ìgbà márùn-ún bàbá sàánú mi bàbá sàánú mi ó di méjì bàbá sàánú mi wọn náà sọ bẹ́ẹ̀ bàbá sàánú mi bàbá mi sàánú mi òun la láàánú ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àti àná mo ti ṣíde ìwé psalm ìwé tí mò ń kà ó ní ìwé psalm 77 verse 11 psalm 77 verse 11 ó ní ẹsẹ̀ bíbélì tí mò ń kà níbo lẹ ti ń gbòun mi sà ó ní ẹ rán mi létí èmi ò rántí iṣẹ́ olúwa ní tòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ this is the voice of God àwọn iṣẹ́ kan bẹ tí ọlọ́run ṣe ní ìgbà yẹn mo ló tún lè ṣe nísìn our God is a God of miracle he has done it so many things before he can do it again and again and I believe o lè ṣe fún wọn náà yóò wulẹ̀ tí ẹ ṣe fún ọ ni ẹ fi ọwọ́ kan sí àyà ẹni bàbá látòní lọ bí ayé mi wo ní àná mo wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tí máa ń wá nípa ọ̀rọ̀ tá a pè ní creative miracle nature miracle through the word ọ̀rọ̀ ìwé ìta ṣe ní Jesus City ó ní kí n fún yín ní nǹkan mẹ́ta omi 771 anointing oil 2 àti kinní kan because tí mo wà nínú oṣù yìí oúnjẹ ni overtaking by food gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri ayé mọ́ mi sì 77 tọ̀tẹ̀ yìí because yóò jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú kankan nínú ayé rẹ ọjọ́ Friday sì ni bẹ́mi sì ṣe máa sọ láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó o bá ti dé ìbàdàn tí ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yí tàbí kẹ́ ẹ ní Jesus ti lẹ́ ti sọ ẹ ti débẹ̀ náà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ yìí a pè síbáṣíbá ní wema ìpàdé ọjọ́ wednesday ẹnìkan níbi báwo aago mẹ́jọ àbọ̀ nìsìn àkọ́kọ́ láàárọ̀ yìí ìsìn ẹlẹ́ẹ̀kejì òun wáyé ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní aago mẹ́rin and torí pé mi ò gbé ọwọ́ lé àwọn èèyàn ní ọjọ́ sunday
mi raye gbo wole won mo loni oloni ma gbo wole won eni kan ni pastor se be ti fun won ni nte mu bo yin ti fun won o di jo friday yin ti fun won o di friday o gege bi won olohun o na mo fi so pe nkan meta ni now ni bo lo tin gun mi wa fe ti wa foju e iwo gan ni mo ba wa gba iyanu to gba ri I ti won pe ni healing and deliverance miracle ise iyanu iwos ara ti o sele friday niye ati itusile is going to be deliverance galore ni agbara eni to ni aye atorun enikan ni so ti se ri ni lai moye ninu we second king chapter 5 verse 14 ibi lati ri namani adete bibeli ni namani o tira re bo inu odo woli lo so fun oni lo we ninu odo jordan ni igba meje o si lo we igba ti o jade ni igba keje bibeli ni ara re si mo o dabi ara omo titun ete kan na aje nso n to ba sele ri le tun sele pada mo nawo mi jade gbogbo aisan ti oje o se n te yo sare aisan ti oje o je n to wu o aisan ti oje o dide gege bi woli bi n ba yo to foke ni igba marun tabi to kan se nkan kan sa se nkan kan ni e ma mo so le kan na loruko jesu ko jabo jabo jabo jabo jabo lara won in the name of Jesus nkan keji ti baba mi ologun ajo bo lohun o se nigba ta ba de Jesus city even lataro ilo deliverance and healing miracle o ti seri o ni aran leti ki se beyan nikan lo ti se o ninu we second king chapter 4 verse 34 second king chapter 4 verse 34 ari omo to ti ku bibeli so wi pe ori fifo lo pa but woli mo mo de be woli si na le omo kunrin yen odo bale ni mole loju ese won lo sin wa ni igba meje ofa iku si fo jade egbe owo lori gbogbo eniyan ta ba re ni ti won ti so tele iku si tabo lala iku tabi wo gan riran iku tabi emi kan ja olaya pe nkan le si o mo na wo soke la to ni lo ma je mu iku oye lori e bi abare ni keni ti won ni ko kuku dada ti won ti o mu dani iwo atomo mo yo yin danu ku nbe eyin o si nbe bibeli ni eyin ki yo pu iku ku kan bi o se yiye mo kede iye si o mo kede iye fun awon mo re e wa gbo physically niyan eyin kan nbe to je pe n to ku oju keyin o ku lo ise ti ku lo re igbe yawo ti ku idokowo re your financial life has already is zero he has died o ti ku mo kede gege bi woli agbara tin so nkan ji laarin odun o ni laarin odun ma so ise mi ji bayi loluwa wi gbogbo to ku oya soji soji soji soji e soji pada a jo gba we laaro ni oni lawe wa pe number 5 bi ojo kan ba nbe to daju teyan le gba we iwu ni bayi iwu ojo bayi enikan ni iwu ni bayi yes bi ojo kan ba nbe to daju teyan le san ore majemu tabo re anu iwu ni bayi today is 5 eyin wo le ti san ore majemu yin o mo fe ro oni lo pe number 5 oni ku awon ayan fe mi jo je won fi ebo ba mi da majemu leyin oni atojo 77 a ni soro re majemu o ku ojo meji bayi account number fun gbogbo awon ti an fe san ore majemu tabo ni ore anu 1966 36 38

0: Access Bank ìnìyẹn, Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ẹ bá lò yẹn, ẹ lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ìyẹn ní ó gbé jáde. But First Bank ìnìyẹn, olùfẹ́ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń díndòdò yẹn, ẹ yọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹyin méjì láfi break. Ma bọ́ sórí Facebook ní ìsin tá a ṣe kù lánàá ní ago mẹ́fà àbọ̀. Ìgbà tí ó bá fi di ago méje àbọ̀, mo ti parí. Ago mẹ́jọ ni sábìsì ọ bẹ̀rẹ̀ ní Wema. Láti ìwòrò dé ẹwọ mọ́tò gbagi, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè tọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Now, bó bá wá di ọjọ́ Friday, ibẹ̀ ni a ti pé síbásíbá ní 7-7. Ìpàdé ẹ̀ kan péré lóṣù ọjọ́ kan náà sì ni. Nta bá fi lè bẹ̀rẹ̀ lágo mẹ́jọ, ìgbà tí ó bá fi di ago méjì ọ̀sán, yóò ti máa wálé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mọ́ gbàgbé nǹkan mẹ́ta ni ẹ̀mí Olúwa ní kí n fún yín ní 7-7 tọ̀tẹ̀. And gbogbo ẹ̀yin tẹ fẹ́ bùkù hostel tẹ lè dé sí, ẹ wo nọ́mbà yìí: 070-89-38-20-89. Ẹnikan ni ẹ tún pé 070-070-89-38-20-89. Ẹ lè pè nọ́mbà yẹn, pé mẹ́sì sórí ẹ̀. Alágbára ẹni tó láyé àtọ̀run, àwọn èèyàn ti ń bùkù ẹ̀. Bí ọba fẹ́ débẹ̀ látọ̀ ní lọ, bí ọba fẹ́ débẹ̀ lọ́la, ẹ jẹ́ mẹ́nu kú òmí bẹ̀ yẹn. Ẹ jẹ́ ṣe báyìí kí n tó pè, mo fẹ́ pè àwọn ènìyàn wọlé. Ẹ gbọ́ ohun tí Bíbélì sọ nínú ìwé Mark chapter 5 verse 25 to 34. Mark chapter 5 verse 25 to 34. Ibi láti rí obìnrin onísun ẹ̀jẹ̀, ẹ mọ́ gbàgbé o, ara àwọn nǹkan tó lọ́nà wọn dánwò ni healing and deliverance miracle tí ó ṣẹlẹ̀ lónìí lọ́jọ́ Friday. Ẹnìkan ni onísun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ ni obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá ló fi ṣe. Bọ̀ ní kété tó pàdé Jésù oníṣẹ́ ìyanu, ó lọ ìsun ẹ̀jẹ̀ parẹ́ ìyípadà láti déba. Ẹ̀yin àyàn fẹ́ wo nǹkan, ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ yìí.
1: Orúkọ mi ni Mrs. Ọ̀jẹ́tọ́lá Bukola.
0: Nice.
1: Mo ti wá síbi tẹ́lẹ̀ tí mo wá jẹ́rìí sí agbára Ọlọ́run lórí ọmọ mi yìí. Ó wà into drug, as in, ó wà drug addicted.
0: Àwọn tí máa ń mu nǹkan.
1: Ì máa ń mu ìmukúmu. Yes. Mo lè sọ gbayau gbangba nsìn torí pé Ọlọ́run ti ṣe yanu.
0: Tosh.
1: Nígbà yẹn, mi ìrírí lè sọ torí ojú ń tì mí pé ọmọ mi.
0: A ti gbọ́.
1: Torí ó yẹ kó ti parí Adeleke University ló wà. Ó ti yẹ kó parí láti 2023. Kí drọ́ọ̀gì tó wá mú yẹn, ó mú òun náà mú orúkọ àwọn tí mu. Ó ṣàmú.
0: Irú àwọn ìwòlẹ́ máa mu. Ẹ bá ń dákọ̀ ẹ.
2: Kolos.
0: Mu Kolos.
2: Ice. Gbogbo sìgá, everything jẹ́ di.
0: Gbogbo nǹkan mímu.
2: Fífà.
0: Ajé ń pàṣẹ ẹ̀yin náà lọ́mọ, èyí tẹ́ ẹ lọ́mọ tí mu nǹkan. Kí ẹ̀jẹ̀ Jésù kọ́ gbà jáde lọ́rẹ̀. Torí time, yes.
1: So ní March, ta ṣe Suya Night.
0: Suya Night.
1: Yes.
0: Amen. Ta lọ́mọjọ́ ta máa ń ṣe Suya Night? Every last day, gbogbo ọjọ́ tó bá ti kan ìwò sùn, níbo la ti máa ṣe?
3: Online.
0: Ilé ni orí Facebook, kò sẹ́ni tí máa ń wá church. And 7-7 tọ̀tẹ̀ ọ yàtọ̀. And mo sọ nǹkan kan ní ọjọ́ Sunday, in tí mo mú bọ̀ láti Canada. Ẹnìkan ní sẹ́ mú nǹkan bọ̀, gbogbo yín mo fẹ́ fún. Amen. Ètò wá jẹ́ pàpàǹbá ibẹ̀. In tí ìbá jẹ. Tọ́ba sáti délé rẹ. Nice. Ní ọjọ́ Friday, ntí ẹmí ẹnìkan ní sẹ́ ẹ mú nǹkan bọ̀ ni ló fi pé nǹkan mẹ́ta tí ẹ̀mí Olúwa ní kí n fún yín ní Jesus City. Anointing oil lọ́fẹ́lì omi 7-7 àti kinní yẹn. Ẹnìkan ní kí a ní ntọ́ba rí kọ́ jẹ́ ìwò nílò kọ́ ọmọ. Nígbà tí n bá fi lé ọ lọ́wọ́, inú ilé rẹ ló fi sí. Ọ padà lò náà, ó lè jẹ́ lọ́jọ́ yẹn, ó sì lè jẹ́ lọ́jọ́ kejì. But kinní kan ṣẹlẹ̀ títí tó fi ayé lẹ̀, ò tún ní mọ ibi mọ́. ohun Olorun niyan n to so fun mi niyan now ba se n gbo testimony yen mo to ni ki n so ni Friday niyan e mura bo laaro yi oto ni oloto ni to oto o su onje la wa yi
1: so ni ale ojo yen ba se n se prayer yen lo
3: okay
1: e wa so wi pe enikan wa nbi o ami pada wa lo wa lara e
3: nice
1: bi pe ko gbadura bo se bere si ni ma gbadura te nle e bayi o kan na le ni
3: latori Facebook na
1: beni
3: so bo anointing is not limited by distance
1: so bo se na le bayi in fact to ba je nu church ni tabi to pe pastor kan lo gbe owo le ma sin titi lai ni toroju mi ti ri gan mo ti nawo ko to di pe mo wa church
3: cha
1: ah mo ti nawo mo ti rin are gan be I thank God e jo e ma binu eni ma korin be jo
3: o ye ko
1: e kan je kin so pe mo ti mo na ye yi na lala ko yi pada Jesu lo na ye na mo la sile ogo
3: mama yan ni eniyan iba se ru e fun mi iba so do Olorun kenkele won ni to ba se pe pastor kan ni onoje mo so mo wa pastor wa mo ko si nti pastor le se and bodo mba lo mi o fi mi se sababi ni kan ba Olorun duro ni inu Jesu nikan ni isimi wa elesin ni mi tele kin to pade Jesu bi o gbe mo si mi Olorun bayi ma mo so do la Jesu nikan ni ona ye gba ni kiku gba ni yiye sa gba Jesu yi se debi ribo mi ko si nti o le atoni gba ni o ni a kan gbadua lo ni ase kan ko to di ojo Friday phone tuntun re jade e ki be mo fe mo wo woli mi yes ma
1: so bo se subu ni le bayi bo se bere cinema confess confession ya wa ju pe akan wo ko mu drug lo o ju lo gan because mo ti ko gbo mu ku mu yen po si oju kan be o wa so pe a se bi mo ti ni ko lo para re kilo de to duro dojo eni
3: charge
1: o ro yen po gan emi yen bere cinema soro jade kilo de se bi mo ti ni ko ya were iya re yi na ni kini kan ina ni o ya jade ewo o po gan but mo dupe lowo Olorun
3: mo ni se mo ten so ngba yen
2: e kan e mo ben sir
3: cha
1: awon eyan wa nbi tajo tori ajo duro bi family ni awon eyan to le testify si won wa nbi ki ma fagun lati jo yen o lati jo yen o bere ni ma se normal tori ta ba wa church tele be ni asajade ninu church ni taba lo si Jesus City big mommy wa wa nbi bayi ton ba mu lo si church bayi pe esaje oduro se gbe yin boya ko fe ri emi a lo won loju asawale ni ṣugbọn gba t'Olorun setan ti emi na dupe pe mo bo Olorun duro tori emi na ti se ribo mi o na ti se
3: o ti se ribo mi
1: be ni gbogbo wa ti se
3: mo dupe
1: muslim ni wa tele o ṣugbọn ati di christian
3: Jesus ẹ se pe e ti gba
1: Jesu l'Oluwa
2: Ben sir
3: anawo e mejeji ki npase ki Jesu ko fona han o mama se omo yin ti wa nduo ninu church
1: ah koda o ti lo pon fe join media
3: bye
1: ben
3: bo wa lo school
1: Olorun seun omo mi se graduation last week
3: yeah.